0: ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn.
1: Ṣé lóòótọ́?
0: Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹ́ pọ́nnu lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour á fàdùn ara máa ń da sóúnjẹ.
1: Mo ti gba ti Tasty Cube Chicken Flavour lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavour tiẹ̀ lónìí láti máa jẹ̀gbánú oúnjẹ àjẹ pọ́nnu lá. Tasty Cube Chicken Flavour, ó ń fún wa lóúnjẹ tó gbádùn. Tasty Cube Chicken Flavour, ó wà lọ́lọ́gọ́rùn-ún gíráàmù, ọlọ́gọ́rùn-ún mẹ́rin gíráàmù, àti ọlọ́gọ́rùn-ún mẹ́fà gíráàmù, ó tún wà níyẹ̀ fún.